0: Ọtí bó wọ́n ní ohun ṣe àṣeyẹ tó yàn nù bebree náà tún hand break wúwẹ́ ọmọ ìmọ̀ àṣẹ dáná ọdún wọn àti ó bùa sàkóre sọ bùa wọ́n sọ fà áhùn tè bí ọ bùa wọ́n sàn ẹ̀ṣẹ̀ tó wọ́n wíyé tà.
1: If you say it be easy, do am, let's see.